0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rọ̀, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́n bá mi dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kú, alábẹ́là sátọ̀. Tọ́dọ̀ bá wá kú, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wáyé ti pé tó ta bá bàdé bí ká sì tọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kí sí, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́wọ́n bá mi dáde rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá mi rán. Àwọn lọ́lọ́wọ́n bá mi rán, torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan sí. Jẹ́ nìkan lọ, àmọ́ mò ń bọ̀ ná mi ò dé, ẹ jẹ́ kí n dẹ́ka kùnà wọn ọjà, ẹ kú òkèlè.
1: Bàbá Òṣùlá ti àti pariwo lọ́jọ́ tó ti pẹ́ wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ lẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò.
1: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kojú wa ó kílẹ̀.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
1: Ní bàbá Òṣùlá léwu àtẹ̀gbò fún tó fi lè kojú ẹ̀.
0: Mo sì jẹ́ gẹlẹ́lẹ̀ ṣègbọ́n. Ẹ pe bàbá sórí nọ́mbà yìí, bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó máa fà yín. Ẹ̀yin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-51-68 070-38-61-51-68 kó tó di pé òun ó tẹ̀síwájú. Ẹjẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin yìí àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Òyìnbó. Bíi kójú kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá, wọ́n ti lọ sáwo àìmọye ilé-ìwòsàn. Ni wọ́n ti gbìyànjú.

0: wo eje ajo debe baba yi koko wo pe igbo lo tun fe dabi gbogbo bi tohun ti lo amo fo kankan pe ohun o fe gbo ore ohun lenu baba yi tele won o di odo o di le ise osula aba eye solution nipati won debe won bere toju baba to ti ri bi oye tele baba to ti ri kurukuru ti o ti riran mo nigbati won dodo osula aba eye solution olohun oba mi pada gba koso teyin na ba niru eyan be ni te ni laye ka yin ti won ti nawo nawo eyan ma mu won e ma je koro won osun yi o e ma mu won bo ni ile ise osula aba eye solution e baba o ma fenu ara won so address ibi ti won wa e ni bi te ti le ni won e gbo iwo to ba ti gbiyanju gbiyanju to ti lo kaakiri o ti lo gba o ti lawo nipa oro olojude yi to ti wa fe ma dabi pe o ti nsu wa e o ti dodo eni tolohun oba mi fi ran e ti dodo eni to moju le ja re yin o anise mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba eye solution gbogbo won lori gbala aridaju le yi je o e bo se jenu e je nde ka polowo oja na mo nbo o
1: Àwọn àgbàbọ̀ wọn sọ pé igi gogoro má gúnmi lójú àtòkèrè láti lọ àmójútó ìrírun ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wa wá bá mi ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dìde fúyà kó tó pẹ́ jù ó ṣe é ṣe kó o ti nọ́gbàrá nọ́gbòrò tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ má bọ̀ lọ́dọ̀ Osula Herbal òtítọ́ inú àti ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn kò rú dúra.
0: ẹ káàbọ̀ padà fáyìn tẹ́ ẹ̀ rí nọ́mbà Osula Herbal mọ́ nọ́mbà wọn rí o 070-38-61-51-68 070-38-61-51-68 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 091-57-58-90-16 091-57-58-90-16 nọ́mbà tẹ́ ẹ lè pe bàbá sínú ìwọ ti rí bí ọyẹ tàbí o ti rúkùrúkùrú ojú léwó ó ń tà bàìbàì àbí irú orúkọ tó wù kí wọn lè máa pè fún ọ àbí ẹyin tilẹ̀ ti fẹ́ gbà ká mú ẹ má mọ̀ gbà ká mú aburú ẹ má gbà ká mú tí ò dá o adìyẹ tí ò tí ì kú ó sì lè jàgbàdo ẹ tètè dìde ńlẹ̀ ẹ máa bọ̀ nílé iṣẹ́ Osula Aba Eye Solution bàbá gangan ń bẹ pẹ̀lú mi nílé agodo ẹ̀yìn tó bá yá ẹ gbóhùn wọn o èmi ń sọ fún yín pé tó bá jẹ́ tí ká sọ̀rọ̀ nípa ojú olókìtì bí ọ̀bọ wọn ò sí inú igbó kòkòrò tí ó sì tàwú bí aláǹtakọ̀ ẹ má jẹ́ ń tẹ̀yìn àkọsẹ́ ní ó ṣe o màá tó tú bàbá sílẹ̀ tẹ́ ẹ gbọ́ mìnrìnmìnrìn lẹ́nu wọn kẹ́ ẹ lè mọ̀ pé lórí ọ̀rọ̀ olójúdé yìí àti gbogbo àwọn àìsàn tó ń fa sábàbí rẹ̀ bóyá akọ̀nọ́run ni o àpọ̀jù ṣúgà ni o àbí àrùn ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti wá dàgbà tó ti di chronic infection tó ń bẹ̀jẹ̀ wọ́ káàkiri nínú ara ó wọ́ dápá ó kó bá a pa ó wọ́ dẹ́sẹ̀ ó kó bẹ́sẹ̀ ó ti gba ohun lójú ẹlòmíì ó ti jẹ́ kí ìfúnpá ẹlòmíì ó ga ẹlòmíì ṣe ni ó máa mí gúlegúle tẹ́lòmíì bá rìn díẹ̀ wọ́n á sinmi láì mọye ìgbà lójú ọ̀nà ẹ wò ó mò ń bọ̀ ná ẹ fẹ́ ká fẹsẹ̀ rajó díẹ̀.

0: ẹ̀ka àgọ́ padà. Ẹ wá gbọ́ o, àwa ọmọ, gbogbo àwa ọmọ tí táwọn bàbá wa ń pariwo, tó ń pariwo fún wa, àwọn ò mọ̀ ríran dáadáa, àwọn ò mọ̀ ríran dáadáa, ṣe lójú ń pá tó ń wa mi pòròpòrò. Ẹ mọ̀ jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín, ẹ mú wọn wá sílé iṣẹ́ Òṣúlá Abà. Ẹ̀yin náà ò ní fàìsàn lọ́gbà, ọmọ rẹ ni ó gbẹ̀yìn àwa náà o. Bàbá tó jìyà nítorí wa, màmá tó jìyà nítorí wa, wọn ò mọ̀ gbọ́dọ̀ di táwọn wọlé àbí. Lóòótọ́ ẹ ti gbìyànjú o, ẹ ti sáré sọ́tún sáré sósì, ṣùgbọ́n bẹ́yìn ò bá tí ì débi tí Ọlọ́run ọba àbí ó ti dé gbìyànjú rẹ̀ ládé. Bí ìgbà tí ò gbìyànjú ni iléeṣẹ́ Òṣúlá Abà I Solution, ibẹ̀ ní kẹ́ ẹ lọ o. Ó dá mi lójú pé tẹ́ ẹ bá débẹ̀, Ọlọ́run ọba àmì ó dé gbìyànjú yẹn ládé. Wọ́n fojú wọn rínà kedere táwọn náà ó fi àlàáfíà lórí ayé. Kéèyàn ó fẹ́ jẹun, kórìnà rí n tó fẹ́ jẹ, àbí kálejò ó wọlé, ká tètè mẹni tó wọlé. Ọlọ́run mọ̀ ṣe wá lájá wọlé, kàbí tá a mọ̀ wá sọ pé kàbírù káàbọ̀, tí kàbírù ó wọlé táwa méwúrẹ́ ewúrẹ́ jáde. Àìlójú ló ń jẹ́ kí àgbàlagbà ó sì ràn láìsùn, tójú ò bá fọ́, ẹsẹ̀ ò ní sìnà, àìṣedédé ojú ló ń mọ èèyàn ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ pa ògiri kó tó rìn. Àìṣedédé ojú ló mú ènìyàn já sí kòtò já sí gegele. Ènìyàn tọ́lọ́wọ́n bá mi bá kádàrá pé ànádànù wọn dópin lórí ojú wọn tó ń yọ wọn lẹ́nu, lọ́lọ́wọ́n bá mi òkè máa ń darí lọ sílé ìtọ́jú ojú Òṣúlá Abà I Solution. Òpó ọlọ́wọ́n bá mi làwọn dìbú o, òpó ọlọ́run ni wọ́n bá dúró. Bẹ́ẹ̀ sì ré, àwọn ò kí ń farapamọ́ jẹ̀yàn níyà, lórí òdodo ni wọ́n gbélé iṣẹ́ wọn lé lórí. Tá a bá ń pè wọ́n ní sẹ́ẹ̀wù nínú alágbo nílẹ̀ yìí, gáàsù sàmọ́nì ta wà yìí nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìtọ́jú. Wọ́n tó bẹ́ẹ̀, wọ́n tó jù bẹ́ẹ̀ lọ. Ṣé ìròyìn iléeṣẹ́ Òṣúlá Abà I Solution kò tí ì dé ṣé tí ìgbọ́ tiyín ni? Àbẹ́ẹ̀ mọ̀ gbọ́ tantantan tí wọ́n ń polongo wọn lórí rédíò káàkiri. Ipò àìrìnà kàwé tẹ wà yìí, àìrìnà ka Báìbù, ẹ lè ka Kùránì, kòtùlẹ̀ yín wò, ojú yín ó wá ń jọ gegele. Ọmọ ló ṣẹ̀ṣẹ̀ ń fa ẹlòmíì ní tẹ̀tẹ́ kó tó lè jáde. Só tipẹ́ tipẹ́ tipẹ́ ló ti yín lẹ ti wà lẹ́nu ẹ̀. Àgbo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ẹ dákun, ẹ farabalẹ̀ kẹ ẹ gbọ́ nọ́mbà yìí. Ẹ̀yin ẹ pe nọ́mbà yìí o. Àwọn Ọlọ́run ọba àmíràn gẹ́gẹ́ bí olùgbàlà fún gbogbo àwọn tó bá lárun ojú. Ó yá ẹ mú bá ìròkè ẹ̀kọ́ nọ́mbà ń kalẹ̀ báyìí: 091 57 58 90 16. 091 57 58 90 16. Tàbí kẹ̀pẹ̀ 070 38 61 51 68. 070 38 61 51 68. Nọ́mbà Bàbá Òṣúlà ni. Bàbá Òṣúlà ló sọ wípé tí àwọn bá sì ń bẹ láyé, táwọn ń bẹ lókè ìpẹ́, kò sẹ́ni tí ó mọ fìgò sójú kó tó lè di pé yóò mọ ríwèé kà tàbí kó tó tẹ kọ̀ǹpútà. Ìmọ̀ fìgò sójú kàwé, ìmọ̀ fìgò sójú ka Báìbù kì í jẹ́ kí ènìyàn múra sí ohun tó ń yọ lẹ́nu nínú ojú. Ẹ wò ó, ohun tó ń yọni lẹ́nu nínú ojú la àbá mójútó. Ká ẹ jẹ́ ká fìgò sílẹ̀. Ẹ wò ó, ẹ jẹ́ ń tú bàbá sílẹ̀. Ẹ̀yin kẹ́ ẹ wá gbọ́ pẹ̀rẹ́pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́nu wọn. Ẹ̀ ó yá ẹ̀ kú kalẹ̀.
1: Baba,
2: e je nbere bayi ki gan la won apere te eyan le ri ti o fi mo pe o ye ko won moju to oju ti fi riran lagu ara
1: ese atokun te eyan ba tin ri bi oye te eyan ri kurukuru ta nwo koto to njo gegele ta den tin bo lookan ta doju won momo gbogbo igba le mo wa mi loju poroporo gbogbo igba loju elomi ma se pin bi funfun le elomi ma ri o ye ka tete ma ke sara pe ipeninja kan tin sele si riran wa niyan
2: se mo wi pe beyan ba fe lowo oju ni o fi rin ajo ti o fi do lowo laye beyan ba lowo ti o fe ko lo le oju ni o fi ma toju owo to ni o tun ma se pe oju la ba koko moju to lagu ara Baba, ogbon wo le nda si bo le se se to je pe awon ti won wa sodo yin ti won ba iran lowo lori aisan ati awon nkan to le ma koju laguara nipa iriran ona wo le ngba ogbon wo le nda si
1: ese atokun oro wa da be npe nkan ti olohun ba ti yonu si se en ba tun wa fi dara se lo ma nda bi dan o se ri agbekale ile ise wa yi agbekale lori ododo lori kafewe ati bose itoju isoro tin koju iriran eda yi baba olohun fi fun wa tenuko o tete bolu pa o
2: kin to gba yin la lejo lori eto yi emi fura mi ti se wa di daada baba pe en ba fe foju kan yin bo won se le ri
3: head office wa wa ni ilu ikorobu e bo le ni agric bus stop e so pe en lo si asolo ile epo to doju pa solo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 ebere osula abambe atun wa ni ladipo bus stop ni ikeja long losodi ni bi bridge elese yen erin siwaju eri majok filling station te ba ti debe shopping complex to wa legbe re magnet shopping complex e wonu re e bere osula haba nbe eyin ti sagan te ba ti de ilaye roundabout e wo inu haki won yen ti won ko ilaye si gadagba e wo be ni waju CAC church e bere osula haba nbe
2: elomi itiju ni ojo jade itiju pe ti aduru mi san gbodo gbo pe mo wa ogun oju ka ke abi mi oriran daada Baba, imran wo le ni furu awon eyan be.
1: Imran mi fun iru eyan be yen ni pe won ni pa mi mara ki npe loruko aisan je tu mi sita ki nfi on sile on loruko re keji. Nti ba nse eyan te nba fi mara won to won o fe ko fohun sile niyan. E tete be se ngbo e mo fi gbaladola e mo bo lori ise iwosa ibile Olorun lo fi ran wa o.
2: Baba, ki la won asiri ti baba yi nlo. Tori pe ki n to mo yin ni mo tin gburo yin. Osula aba, osula aba. Papa julo lori itoro olojude ni pa pe keyan oriran kedere tabi to ba je bi ene pe iriran eyan oja gerege ko kilea boye lo mi en to ba sumo ko ni ri abi tan ba mu jina si isowo wa ko elomi tori pe ko riran ni ojo wa ko mo to fi gba driver elomi ranso nti o je ko sise re mo ni pe oju yen ko sise bo se ko sise iyen be o baba se ajogun ba ni abeyin na lo ko
1: ese atokun se ri ise itoju oju ni lana ti bile ati awon aisan mi to nfa sababi re ajogun ba ni o ise egbon baba temi ni nigba na lo mu gbo wa lo ma wo wa a ro pe won fi ya je wa nigba na
2: ba kan ran yin se
1: se wa ri igba ti a wa bere sin se ise yi ta wa ba dara kekere a wa dabidan nigba ila to wa mo yi pe ase o da ke yin o farabale atoda ke yin o joko tagba
2: baba e je n bere bayi tori opolopo na fe bere lowo yin pe igba gbo opolopo ni pe nteyan ba fe lo soju o lati kan sinu oju ṣugbọn ngba mo dele ise yin mo ri pe gbogbo nte se kale fun itoju oju yi ko si ti won kan soju nbe mimu ati lilo ni
1: eseun te ba re lomi to ba pe wa baba awon ti lo tawon bi kan o se se pe tawon ba dodo yin won ka kini sa won loju ni awa lawon wa so fun e pe e lo fokan bale nile ise ti wa o gbogbo ewe ati gbo ta nlo se itoju oju ẹnu báyìí lẹ ti gbà ló ẹ sì máa wá fìlẹ lójú gbogbo àwọn egbòogi tá a fi ń ṣe ìtọjú ojú àti àwọn àìsàn tó lè fa sábà bí ẹ níléeṣẹ wa lílò ni sẹnu
2: kìí ṣe pé wọn kàn sójú àṣírí kan nìyẹn o bàbá ó túmọ sí pé òótọ lọrọ táwọn oníwàádìí tí wọn ṣe pé ọpọlọpọ ti ń dààyàn láàmú nínú ojú àti inú lọhùnún lọpọlọpọ ti ń wá jíjẹ mímu ẹlòmíì ó wà lára tó ṣokùnfà tí ń dààmú rẹ lójú bàbá wa níṣẹjú kan tó kù yìí àwọn èèyàn lóríṣiríṣi ló wà bẹẹ tó jẹ pé tí wọn báyìí tí ti gbogbo ojú wọn lè kàwé arábìnrin kan tó wá sọdọ yín tó jẹ pé ó lóun ti ń lo ìgò láti bí ọdún bíi mẹfà ṣùgbọn ṣe tóun wá tóun lo àwọn egbòogi yín òun jùgò lẹ fáṣán ìní ètí wọn fi ń ṣe oge nìkan nílò báyìí
1: bàbá tẹ rí abala bíi tẹ dùn mo tún fẹ sí àwọn èèyàn wa ní làákàyè nílé ṣe rí èèyàn tí ojú bá ń yọ lẹ́nu tán ń súré lọ rèé gbàgò ọ́ dàbí ẹ ń pé èèyàn ń gbìyànjú àti fún wàhálà síwájú ni o torí tẹ bá lọ bá wọn tẹ kọ̀ǹpléìn pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ojú yín wọn á fún yín ní go kan
2: wọn fún yín ní go
1: tẹ bá tún padà lọ wọn á tún mú go yẹn wọn á tún ṣèǹjẹ ẹ fún yín
2: ok wọn máa pààrọ̀ go
1: bẹ́ẹ̀ ni atọ́kùn ṣe wá rí gbà tí ojú bá wá kọ sẹ́ tí ò rí na mọ́ rárá kọ̀ wá sí júpítà ìgò kí ni mo wí atọ́kùn
2: pé bógo yẹn ṣe lè lágbára tó
1: tó lè wá
2: mo fi sójú
1: tó lè mú ìmọ́lẹ̀ wá sí ojú tí ò rí nǹkan kan mọ́
3: ṣé ti ẹni tó lòun lọ sílùú òyìnbó lọ ṣe ìtọ́jú ojú ń bẹ̀ tó padà dé nàìjíríà wa ń bí odidi ọdún mẹ́wàá gbáko ló fi ń rí kùrukùru tó sì wá sílé iṣẹ́ wa tí ò lòjú ewé àti gbò lọ́lọ́dọ̀ wa tọ́lọ́run sì ṣe yanu
2: bàbá eléyìí báyìí ó jọ èèyàn lójú pé egbòogi téèyàn lè papọ̀ mọ́ra wọn tí ó sì lọ mọ́ tọ́jú ojú láìsí pé èèyàn kan sójú ìyàlẹ́nu ńlá gbáà ni onílẹ̀ yorùbá à ń gbìyànjú o bàbá kí n tó yọ̀ǹda yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè yín sí 070-38-61-61-51-58-68 baba iru awon aisan wo lo le sokunfa isoro oju a mọ pe ise abinibi yin ni te jogunba ajebire lodo ti iru awon aisan wo lo le mo sokunfa
1: e si atokun emi a ma so wipe eni to ba mo po n di mo lati se itoju isoro to n koju iri re da ti o ba ni imo lori awon aisan kankan to le fa sababi re oluwa re o mo nkankan o
2: baba e ba daruko bi meta nbe a mọ pe o pọ to le mo sokunfa iru awon aisan be
1: e si atokun apoju suga o je akoko lẹ́ẹ̀kejì téèyàn bá ní chronic infection rí ó lè ṣe okùnfà ìṣòro tó ń kojú ìríran ẹ̀dá paríparí rẹ̀ ni ògbólógbò akọ náà.
2: Ó túmọ̀ sí pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn olórí àwọn okùnfà tó lè fà á kéèyàn mọ́ ìran dáadáa ni.
1: Bẹ́ẹ̀ ni atọ́kùn.
2: Ẹ sọ̀rọ̀ àpọ̀jù ṣúgà lẹ́ẹ̀kan tí èèyàn bá ń ṣàkíyèsí àpọ̀jù ṣúgà lágọ̀ọ́ ara. Ọ̀nà wo ló fi lè gbà pé òun ti ní àpọ̀jù ṣúgà? Irú àwọn ara àpẹẹrẹ wo ni ó máa rí?
1: Ẹ ṣe atọ́kùn. Ìbéèrè tẹ́ ẹ béèrè lọ́wọ́ mi yìí, ìbéèrè tó kẹnu ni o. Tẹ́ ẹ bá ń gbọ́, ikú ń bọ́ mọ́ rìn, ọmọ ò tètè fura. Àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Kò ní mú wa o, kò ní mọ́mọ́ wa o. Gbogbo àwọn tó ti mú, Ọlọ́run lọ́jọ́ èmi bá ń tú wọn lẹ̀. Tí èèyàn bá ní àpọ̀jù ṣúgà, á dàbí ẹni pé ayé ń ṣe olúwa rẹ̀ ni. Ẹ̀rẹ́ lomi, kọ́ọ̀bù omi kan ló mu, bíi mẹ́fà ni ó fi ṣẹ̀yọ́ ẹ̀ padà. Bó ṣe ń mu mi, bẹ́ẹ̀ lọ́nà ọ̀fun rẹ̀ ń dráì. Bẹ́ẹ̀ bá ti rí èèyàn tó ní àpọ̀jù ṣúgà, àpọ̀jù ṣúgà yìí ló máa ń siwájú. Tí ìfúnpá èèyàn tí ó fi bẹ̀rẹ̀ sí ń ga, tí ìfúnpá bá ti wá ga, tó dá síkè, ẹ máa wá rí ẹni bẹ́ẹ̀ tán bá dùn
4: kan le gbi aya won asa dede ja
5: se ri elomi ti suga e ba ti lo to ti bo to ti wo inu isan ara won a wa je ko bere si ma re gbogbo isan ara wa re elomi wa gbese lele a bere si ntan mo irubuso meji a di wahala elomi to ba gbese lele bayi to ba fe gbese a da be pe won de block mo won ni badi ni ti suga ba poju ninu ara ki je yin ro runsun ti suga ba poju ninu ara on lo ma nsi waju to ma mu ti elomi ko la oju le ti won o ni ri nkan kan marara
6: baba wa esoro nipa chronic infection iye aisan arun teyan ko latara ipalopo ni akọ narun ko te menu bale kan to ba ye pe to ba nseyan lagwara o le fe sokun farina dede
5: ese atokun e je ka kokko bere latori chronic infection ten so yen tori pe awon ti nkan won yi nse won yi tete ke sara ko to wa joba lodokun esa teyan ba ni chronic infection won le kokko ma riru awon apere won yi isokunrin isobirin oju ara le kokko ma yun wa ti nkan kan ma jade wa latoju ara ti o te wa lorun binu se nkun burubu be ni gbogbo ara a ma gbona ara ma ta elomi lai fi atapara to ba wa lo to bo to wonu eje a wa lo di kokoro abejeje gbogbo ibi to ba wa wode ninu agwara a wa ma fun be ni wahala se wa ri chronic infection ta nso yi o na lo bi akọ narun te ba ngbo ogbologo akọ narun ndi kan lo ti bere se ri ogbologo akọ narun ta nso yen te ba ri elomi ti narun ba gba won mu anu olohun o se yin fun won telomi ba nbera bayi ti ba yun ra bayi ni bus stop ko ti ni fe wo boye nikan kan wo afoku go nbe lapo elomi to ba de bus stop nbi o ba ka won lara de tan ba n tin bera kura kura bayi won o ti ni mo pe ibudo ko la won wa iwo ogbologo akọ narun yi ni ma wo si yan loju ti ma wa ba oju je awon baba wa ojo won ni gbagbo pe eni to pa fe se itoju isoro tin koju irina eda ti o ba mo nipa ogun kan to le koju ogbologo akọ narun oni to won o mo nkan kan o keyin o wu ti gbongbo ti gbongbo nitori pe ese kan ki dede se atokun won ni ekun lo ba ikun wa gbogbo ti n sele si iriran eda o ni bi ti gbongbo re ti bere baba wa wu gbongbo re yo dabi en pe eyan n ge igi lori ko mu tegbo tegbo nu ti ma wa fanu wa re elomi won ti lo se oju bi emeji bi emeta eje abi won lere ki ni idi re ti won se fi n pada sibe mo wu ti n se won tegbo tegbo ni eyi to wa loju nikan ni won mu nile ise osula aba nbe la ti n wu gbogbo isoro ti n koju iriran eda ati gbogbo awon aisan to n fa sababi e tegbo tegbo te wa ni gburo re mo gbogbo ti n je tolorun
7: tun leleyi o lati ile ise osula aba osula extra bitter lo n je bomo kekere tabagbalagba ba n je todun todun afi ke ya lo ni osula extra bitter ninu ile o eyin te fe kara yin to wuwo ko fuye e fe mo oribo lowo igbanse to le koko to nfun ni ni tia e ma lo egbogi alagbara bi ara osula extra bitters gbogbo idoti to ti di sinu isan ara wa ki ko je ko mi ara ati eje ko rin lo ti bi to nilo eje to wa fa kapa wo ma wuwo kese wo ma wuwo irin die larin awa mi gule gule elomi agbese lele se lo dabi pe won te nylon male ati bere ndogun ati naro ndi wahala se lo dabi pe won de block ma elomi ni badi osula extra bitter ni ke ma lu o ma nre wa tenu tenu ogbologo infection to wa ninu eje gbogbo elosula extra bitter o fodanu ka wa moribo lowo ara yiyun ara tita owo ati ese to ngban ri ogbologo kokoro inu eje olojo pepe to nba agbo ara wa wo ya ija gbogbo elosula extra bitter kanju e eti yin to npariwo nkan to le mu wa lona ofun to nse bi kapo tao deripo isan ara wa to nfa ni so den den omokunrin ti ko le se ojuse lodo yawo e osula extra bitter ni ke lu o fo gbogbo idoti inu ara ati gbogbo gedegede to wa ni kun wa danu kaye saroye apariro ese riro orunkun ati gbogbo bi to ndun wa ninu ara ta tin nawo nawo si inu wa ton kun gburugbu eyo yin to npo lapoju gbegben lelomi ngbe kin ki won to le to eyo elomi a ma wa sere sere osula extra bitter ni gbogbo awon eniyan pataki nlo ti alaafia won fi je pipe o e wa gba o akiyesi kan pataki re te ba ti ra won kan ninu oja ata tàbí níbikíbi tí wọ́n gbé spíkà sílẹ̀ tó ń pariwo ogun iléeṣẹ́ òṣùlá àbà àwa kọ́ la rán wọn níṣẹ́ o gbogbo iṣan ara tó ti dòkú tẹ́ ẹ bá ń lo òṣùlá extra bitter gbogbo rẹ̀ ló máa bọ̀ sípò òṣùlá extra bitter ojúlówó egbòogi ajísan ni àwọn ibi tí ẹ ti lè rí òṣùlá bitter òṣùlá extra bitter ni wọ̀nyí.
3: Head office wa wà ní ìlú Ìkòròdú ẹ bọ́lẹ̀ ní agri bus stop ẹ sọ pé ń lọ sí asọlọ ilé epo tó dojú pa asọlọ bus stop yẹn street tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ odò arawa street number 30 ẹ bèrè òṣùlá àbá ńbẹ̀ a tún wà ní ladipo bus stop ní ìkẹjà long lọ́sọ̀dì níbi bridge ẹlẹ́sẹ̀ yẹn ẹ rìn síwájú ẹ rí majok filling station tẹ́ ẹ bá ti débẹ̀ shopping complex tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ magnet shopping complex magnet shopping complex ẹ wọnú rẹ ẹ bèrè òṣùlá àbá ńbẹ ẹyin ti sàgán tẹ ẹ bá ti dé ìláyé roundabout ẹ wọ inú háàkì wọn yẹn tí wọn kọ ìláyè sí gàdàgbà ẹ wọ bẹ níwájú CAC church ẹ bèrè òṣùlá àbá ńbẹ.
8: Ẹ lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí o 070-38-61-51-68
9: WhatsApp number one nurse ni.
8: Ao ni faisan lo gba o.
10: Hi, my name is Mimi. I'm from Norway. You are listening to Radio 1, 103.5 FM, news talk and sports radio station.